0: Awurade, yɛbɔ mpae wɔ wo Yesu Kristo din mu. Yɛbɔ mpae gya wɔ afono ahyɛ wo nsa.
1: Amen.